Kristi Jésù ɖo ɣlɔ nàdo hegblẽ nàdo gbakẽtɔtoe hɔ̃ lé ta vu xoxewe ayiɣatoe lé Kristi Jésù ɖo ɣlɔ to azɔ zãtoe dzi nàdo na hɔ̃agba yiɣatoe.